Aki gbogbo eyin eyan wa nile loko lodo lona ipe eku tite tile ko si wa lati ojule se wa radio topa 104.3 FM ta fi kale si gbogbanu agogo mokanla ti lu o ti koja iseju mefa lodo ti wa nibi akoko yi ni eni anfani lati gbo awon akojopo iroyin tinu ose ti o npari lo yi ni ede yoruba laipe laijina e ba farabale lati gbo awon ikori na ninu iroyin wa ti ojo oni e ma gbo nipa pe eto ibere eko onkole kunbo igida je e fi aye sile fun ijoba ifilole awon eko ti ijoba gbe kale fun awon omo university awon akeko ti bere si lo si ibi ise iwode pepe guvo port nouveau ti won se e ma gbo nipa re e bowo fun ina pupa ni ikorita eto abo ilu on tesiwaju ni ikeyin eniyan meso ni won fi kun awon egbe ARS je lekun si aki gbogbo eyin eyan wa ni gbogbo bi kibi ti e ba wa ti e n teti si wa lati ojule se wa radio topa 104.3 to wa ni gbogbanu nidi ero Olorun iyaafin Sebastian Yawedewu ni o je ke gbo mi bo ti to ati bi o ti ye Eba farabalẹ lati gbọ awọn iroyin naa te gbọ kori e ni ekun rere eto ibere eko onko ilekun igida ibere eko osu kesan si osu kewa ti bere si kanlekun ni ekun rere lati ojo abameta to koja ni Institut Français du Bénin ikede re si ti waye nibi ipade opolopo olorin ti a mo si artiste ti darapọ mọ wọn lati ọdun to koja nigbati won ri pe o to o si ye pe ki won darapọ ni ọdun to koja nigbati won ri pe ki o waye ti won si so opolopo ise lo waye ti won le se ni orisirisi ere idaraya ati be lo gege bi Felice Agosa osere omo Benin ti so ninu oro re ti o so won tun da ipade pelu awon ti o nfun ipe ti a mo si fanfa ni awon ti won nfin ipe ti a mo si fanfa Benin lati wa gbe ise won ga gege bi Florent Kudaju to je alase egbe ti so ti a gbo gbogbo won je egbe marun ti a mo si Sync ayeye Brass Band ti kutonu gospel ti semekrake agogbe ti ajase aluwasio brass band ti apromise rete ati koburu brass band ti ilu paraku nje ibere ise awon onise owo wonyi eje ki a mo pe aye si brass band ti kutonu gospel ti semekrake agogbe band ti ajase aluwasi brass band ti apromise rete ti kuduru brass band ti paraku ni won kopa ninu eto naa ti o sire omo Benin ti a mo si faniko sise eyi ti o si de re pelu ayeye nla fi sami odun kewa ise re ti o ti n ba bo lati eyin e fi aye ijoba sile fun ijoba ni kutonu eto fi aye ijoba sile fun ijoba ti won pe ni operation chasse au espace ntesiwaju nilu kutonu ti baale ekun ati awon olopa ti bere si mu ase ijoba se ni orekore lati ojo aje won ti bere si ni wo boya awon eniyan mu ase na se tabi won ko mu se won ti bere si wo boya awon eniyan yo gboran tabi won ko ni gboran lati ojo aje ni won ti bere si ni se akiyesi yi lati bikan de ibomiran gege bi akiyesi ti igbakeji baale ekun se ti o si so ninu oro re ti o so awon ti o je awon olokada ati gbogbo ero ona ti ko ba tele ofin naa yo fi ara gba egba ofin ti igbakeji oga awon olopa to se gege bi Julio Soglo ti so ninu oro re ti agba
kalẹ̀. Wọ́n ṣe èyí nítorí ètò ìmọ́tótó àti ààbò ní òrèkóòrè tí wọ́n kò lè ṣe láì bá nǹkan jẹ́, ìyẹn ni pé láì bá nǹkan jẹ́, gẹ́gẹ́ bí ìyá ààfin Alerte Bello Saizonu ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ kí ká rántí pé ní gbogbo ìgbà ni irú ètò bẹ́ẹ̀ máa ń wáyé ní orílẹ̀-èdè wa Benin, ní pàtàkì nílùú Kútọnu àti ní àwọn ìlú ńlá ńlá tí ó kù. Ǹjẹ́ ká wá sọ fún wa pé ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn ọkọ̀ tí ìjọba gbé kalẹ̀ fún àwọn ọmọ ìlú, àwọn ọmọ iléèwé yunifásitì. Àwọn ọmọ iléèwé ẹ̀kọ́ yunifásitì ti ní àǹfààní láti lọ sí iléèwé pẹ̀lú ọkọ̀ tí ìjọba gbé kalẹ̀ fún wọn láti ọjọ́ ajé tí ó kọjá. Àwọn ọkọ̀ ńlá tí a mọ̀ sí 63, yẹn ni 63 bus, ńṣe tó jẹ́ pé tuntun ni ìjọba gbé kalẹ̀ tó rà fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yunifásitì kí àlọ àti ààbọ̀ wọn lè ní ìrọ̀rùn ni ó ṣe gbé àwọn ọkọ̀ wọ̀nyí kalẹ̀ fún àwọn ọmọ yunifásitì. Ní ọjọ́ ìṣẹ́gun ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní kámpúùsì ti Abomey Kalabi ní ìṣojú àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn aláṣẹ ìjọba àti àwọn aṣojú àwọn akẹ́kọ̀ọ́. Sẹ́dámì Mẹdégán Fagla, mínísítà tí ó mójútó ètò ẹ̀kọ́ abẹ́lé àti ìwádìí, ó sọ̀rọ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ yìí ní orúkọ ìgbìmọ̀ àwọn akẹ́kọ̀ọ́, ẹni tí ó ń ṣe alága Fédération Nationale fún àwọn akẹ́kọ̀ọ́ tí a mọ̀ sí étudiant ní Benin, kí gbogbo àwọn tí wọ́n wá síbi ayẹyẹ náà. Ó ṣe àlùkáwà ní pé wọn yóò fi ìwà tí ó dára fi lo àwọn ọkọ̀ náà. Ǹjẹ́ ayẹyẹ ìfilọ́lẹ̀ tuntun ti ètò 63 bus tuntun náà ńkọ́ tí ìjọba gbé kalẹ̀ yìí, aṣọ ìbòjú tí a mọ̀ sí Coupon du Ruben Inaugural ni wọ́n gé fi parí ayẹyẹ náà tí a ṣe àlàyé ẹ̀ fún wa. Akíra pé ẹkú etíleko, à ń tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa. Àwọn akẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ sí lọ sí ibi iṣẹ́. Àwọn akẹ́kọ̀ọ́ ní yunifásitì ti bẹ̀rẹ̀ sí wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ láti ọjọ́ ajé ní campus. Ibi iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ìjọba ti kéde rẹ̀ fún wọn pé ọkọ̀ tuntun 63 tó jẹ́ ọkọ̀ tuntun 63 bus 9 ni wọ́n fi sí ìkáwọ́ wọn láti máa lò fún àlọ àti ààbọ̀ wọn gẹ́gẹ́ bí wọ́n ti kéde rẹ̀ láti ẹnu àwọn aláṣẹ ní campus Abomey Kalabi. Láti ẹnu ìjọba ni àwọn aláṣẹ ètò ẹ̀kọ́ tí a mọ̀ sí Autorité Académique àti aṣojú àwọn akẹ́kọ̀ọ́ ní Sẹ́dámì Mẹdégán Fagla tó jẹ́ mínísítà elétò ẹ̀kọ́ gíga, yẹn ni Ministre d'Enseignement Supérieur et de la Recherche Scientifique tó ṣe àlàyé tí a gbọ́. Alága Fédération Nationale sì kan sára sí àwọn akẹ́kọ̀ọ́ fún ìgbésẹ̀ náà tí wọ́n gbé gẹ́gẹ́ bí Maurice Chomakou ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Aṣojú ìyẹn ni aṣojú ìbòjú tí a mọ̀ sí aṣọ ìbòjú tí a mọ̀ sí Coupon du Ruben Inaugural tí wọ́n gé ni wọ́n fi parí ayẹyẹ àwọn ẹ̀kọ́ náà, ètò náà tí wọ́n ṣe ní ilé ẹ̀kọ́ náà. Ǹjẹ́ ìwọ́de Pépé Gouffre Port Nouveau tí wọ́n ṣe, mínísítà agbọ̀rọ̀ ìjọba sọ parí ìwọ́de rẹ̀ tí a mọ̀ sí Tournée Nationale ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá ní Àjàṣe, níbi tó ti bá àwọn ọba aládé sọ̀rọ̀, àwọn ẹlẹ́sìn, àwọn olùdarí ètò, àwọn akẹ́kọ̀ọ́, àwọn obìnrin, ìyálọ́jà àti àwọn ọmọ ìlú sọ̀rọ̀. Fún ìgbà pípẹ́ ni Wilfried Leande Ngbeji fi rí sí ọ̀rọ̀ náà tí ìjọba gbé wá láti tan ìmọ́lẹ̀ rẹ̀ sí ọ̀rọ̀ ilé oúnjẹ àwọn ọmọ iléèwé ní Àjàṣe. Ó sì sọ̀rọ̀ lé lórí ìpàdé Àjàṣe yìí tó jẹ́ àkọ́kọ́ ètò pàṣípààrọ̀ ọ̀rọ̀ láàrin ọmọ ìlú láìsí tàbí ṣùgbọ́n ó jẹ́ ohun tí wọ́n kan sára sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ ní ọjọ́ 9 oṣù 9 ọdún yìí ni ìwọ́de náà bẹ̀rẹ̀. Ìwọ́de tó jẹ́ kí àwọn ọmọ ìlú ní ìmọ̀ oríṣiríṣi nípa ètò ìlú. Ǹjẹ́ ẹ bọ̀wọ̀ fún iná pupa ní ìkóríta? Ó di dandan kí a bọ̀wọ̀ fún iná pupa tí wọ́n tàn
ni ori ikorita ona tin be ni igboro ilu nitori awon kan nso eni ti yo nso eni ti yo boju ti o boju gboya la ikorita be koja ni orile ede wa Benin awon olopa so gboro dero ti a mo si police republican nbe ni igboro lai ti ma so iru eniyan be ni granukwe ni marina fun abo omo ilu lati ma se amojuto ilu gege bi ijamari eyen ni Kofi ti so ninu oro re ti o so oga eleto abo ti a mo si directeur de la securite publique de la police tun mu wa si o se kini o tun mu wa si iranti pe ki omo ilu ma bo fun inu oloju meta ni ikorita gege bi ogbeni Jean Marie ti so ninu oro re ti agbo ta si ni ka fi to wa leti awon olopa won gbe ofin na kale lati fi opin si aitele ofin ori ona ni orile ede wa Benin je ku etile ko eto abo ilu nte siwaju ile ise eleto abo ilu ti won pe ni CNSR tun amojuto eto abo ori ona se bi o ti to ati bi o ti ye ni gbegame nipa eto iwode ti a mo si La marche vers école fiché afarawe to ipolongo ibere ile iwe ti won se fi ko ofin ori ona ati be lo gege bi oga senester ti so eto itaniji na jemo ohun ti won fe ni seje igbegame ti directeur ti seje na si kon sara si eto na ti CNSR se gege bi ohun ti ogbeni Michel Tokuto iyen ni eni ti won pe ni Tokunto so nipa ile iwe nje la marche vers l'école je akoko kan lati fi se iranti fun awon omo ile iwe okunrin ati obinrin ni ilana eto abo ni orile ede wa ni ikeyin ko to di pe won ma lo a ma so fun wa pe eniyan mesan ni won fi kun awon egbe ARS eniyan mesan ni ijoba fi kun awon egbe ARS awon ti a n pe ni autorité de régulation du secteur de la santé ARS ni ojo jimo ti o koja ni eleyi waye ni palais de la marina awon eniyan mesan ti won gbe won yi yo ma se amojuto to peye fun awon eniyan orile ede wa ni eyi ti o kan ilera loro wa gege bi eni ti a mo si alaga Toussaint Jean Léon olori togbe ti wi pe ise won ni pe ki won se amojuto to peye fun owo eto ilera ni orile ede wa Benin si di eyi are orile ede wa ki awon egbe tuntun na ti won wa ti o si tun pe won si akiyesi pe ki won se ise won bi o ti to ati bi o ti ye

kí ìlọsíwájú pípé tí ó péye lè wà nínú iṣẹ́ ìlera jẹ́ gbogbo ẹ̀yìn èèyàn wa. Akíwa ipe ẹkú ìtìlẹ́kọ̀ òní jù báyìí lọ nínú ìròyìn tẹ́ ti ń gbọ́ láti ẹnu Fatan Marcel. Nídìí ẹ̀rọ Ọlọ́run, ìyáàfin Sebastian Yawede ni ó wà ń bẹ̀ fún ìkéde tó wà ní ìkàwọ́ wa ń bí ń kọ́. Mò ń bọ̀ wá.

kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà ìpín ẹ̀kú etíléko fún gbogbo àwọn ètò wa tí a máa fi ń toyin létí ní èdè yorùbá ìròyìn ni ẹ gbọ́ tán yẹn nísìnyí kọ́ ó wá ku àwọn ìkéde tí ó wà ní ìkáwọ́ wa bí ká fi toyin létí ìkéde tó wà lọ́mì yìí kọ́ ó jẹ́ ìkéde pàtàkì kan tí ó ń jẹyọ láti ọ̀dọ̀ àwọn àmì carl defi efir do pọ́ndéwu yẹn ni àwọn ọmọ bíbí pọ́ndéwu lọ́kùnrin àti lóbìnrin àwọn ni wọ́n fẹ́ ṣe ayẹyẹ àjọ̀dún ní àdúgbò wọn ayẹyẹ àjọ̀dún èyí tí wọ́n ń pè ní pọ́ndéwu àti pọ́ndéwu ṣẹmẹ̀ ni wọ́n fi ń tó wa létí eléyìí yóò máa wáyé ní àdúgbò náà wọ́n ní eléyìí ti bẹ̀rẹ̀ láti ọjọ́ jimo tòní tí ń ṣe ọjọ́ 25 ọ̀la tí ń ṣe ọjọ́ àbámẹ́ta wọ́n ṣe ọjọ́ 24 ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ 27 oṣù tá a wà nínú èyí leléyìí yóò wáyé gẹ́gẹ́ bí àwọn ètò tí wọ́n ṣe wọ́n ti ṣèkan láti ọjọ́ ajé àti dídi ọjọ́ ìṣèdí ìtamọ̀ sí ọjọ́ ọjọ́bọ̀ ní oṣù tá a wà nínú èyí tí wọ́n ṣe èmi ni àdúrà ní àwọn ilé ìsìn protestant ti ṣẹlẹ̀ àti kérúbì pẹ̀lú sẹ́ráfì ní ọjọ́ jimo tòní yìí wọ́n ṣe lálàyé pé ní agogo mẹ́wàá tó ti kọjá yìí kan wọ́n fún àwọn ọmọ iléèwé ní ẹ̀bùn àwọn nǹkan lo iléèwé tó bá di ní ago mẹ́rin wọ́n ní wọ́n ṣe caravan ìyẹn ni ìwọ́de ní àwọn àdúgbò méjèèjì yìí tó bá di agogo méje ìrọ̀lẹ́ ti tòní àwọn ètò lóríṣiríṣi yóò wáyé àmúlùdù ní àwọn èyí tó jẹ́ pé ní ọ̀nà ìbílẹ̀ ló fẹ́ ṣe yẹn tó bá di ní ọ̀la ti ń ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 26 oṣù tá a wà nínú èyí láàgogo méje wọn ni wọ́n ṣe nǹkan tá a mọ̀ sí ìkéde yẹn ni kàǹpáì lórí ọ̀rọ̀ ẹ̀fọ́lé ẹgbálé ẹgbàta ní àwọn àdúgbò méjèèjì yẹn ni àdúgbò ti pọ́ndéwu àti pọ́ndéwu chẹmẹ̀ wọn ni tẹ̀rẹ́ǹ ti pọ́ndéwu ni eléyìí yóò ti wáyé tó bá di ní agogo mẹ́wàá wọ́n ṣe àdúrà ní ìlànà ti ẹ̀sìn islam láàgogo mẹ́rin wọ́n ṣe èmi ni nǹkan tá a mọ̀ sí sport yẹn ni eré ìdárayá èmi ni àwọn káàtì wọn máa yin káàtì wọn sì máa gbá bà náà tó bá di agogo méje ìrọ̀lẹ́ ti tòní náà nǹkan wọn ní àwọn ètò kan wà tó ń pè ní wọn mọ lùlù ni wọn sì máa ṣeré àwọn eré amúlùdù lóríṣiríṣi pẹ̀lú àwọn àtísì yẹn ni àwọn akọrin tí wọn pè ní ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ 27 oṣù kẹsàn-án tá a wà yìí kọ́ wọn ṣe lálàyé pé wọn pe mísà ní ilé ìsìn ti catholic ní agogo 12 gérégé wọn sì wá sọ pé lẹyìn yẹn kọ wọn wá bẹrẹ nǹkan tá a mọ sí picnic nítoníkàlùkù bá ní tó bá rà ní jíjẹ ní mímu tó bá gbé wa wọn jókòó wọn sì jẹ gbogbo ẹyin tẹ jẹ ọmọ bíbí ti pọ́ndéwu méjèèjì ńkọ wọn pè yín wípé kẹ wá kópa pàtàkì nínú ayẹyẹ mọ̀mímọ́ ẹ yìí léyìí tí wọn gbé kalẹ̀ wọn ni gbogbo yín pátápátá ẹ wá nítorí pé ọdún náà ti yín ni ọdún yìí ó kan gbogbo yín pátápátá ẹ jẹ́ ká parapọ̀ láti fi lè ṣe kíni láti fi lè ṣe ọdún yìí ní àdúgbò yín ǹjẹ́ wọ́n ṣe lálàyé pé gbogbo ohunkóhun tẹ bá ní láti béèrè lórí ọdún tó fẹ́ ṣe yìí ńkọ́ ẹ kàn sí kọ̀dínàtẹ́ wọn jules tela lórí 0 1 97 2 2 3 7 lẹ́ẹ̀kan sí tẹ bá ní kankan tẹ fẹ́ béèrè lórí ayẹyẹ àjọ̀dún mọ̀mímọ́ yìí ní pọ́ndéwu méjèèjì ẹ pe kọ̀dínàtẹ́ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ jules tela lórí 0 1 97 2 2 3 7 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tẹ bá fẹ́ lẹ́yìn èyí tí àwa ṣe lálàyé yìí nítorí wọ́n ní ẹnu oníkan ni àti gbọ́ kàn ǹjẹ́ lójoojúmọ́ ayé caf saint orelli ìrònú tiwọn ni wípé kí ni nǹkan táwọn ó ṣe tẹ́fì máa ti oúnjẹ tẹ bá jẹ lẹ́yìn ló fi wá gbé eléyìí jáde tí wọ́n pè ní vieux chateau perrier yìí kọ́ vin pàtàkì ló jẹ́ tó yẹ pé tẹ bá mú báyìí kódà àlàáfíà ń bẹ nínú ẹ̀ ìdùnnú ń bẹ nínú ẹ̀ ìfọkànbalẹ̀ ń bẹ nínú ẹ̀ wọ́n ṣe lálàyé wípé vin tí wọ́n sọ yìí láti ọdún 2019 ló ti ń tà ní 20 fún kátọ̀nù rẹ̀ tó jẹ́ pé 6 ló wà mẹ́ kátọ̀n rẹ̀ pálí ẹ̀ nìyẹn o 6 ló wà náà ìgò 6 ló ń bẹ nínú ẹ̀ 20 ni wọ́n sì ń tà ǹjẹ́ gbogbo wa pátápátá ẹ jẹ́ kó yé wa pé wọ́n ní èyí tí wọ́n kó wá kò pọ̀ púpọ̀ o stock limit.
ìyẹn ni pé àwọn nǹkan náà nǹkan kò pọ̀ púpọ̀. Ẹ múra kẹ lọ sí CAF Société Aurélie, ibi tí wọ́n wà ní pé wọ́n wà ní Tọ̀gbìn Plage. Ní kété tí ẹ bá fi Club de Rua sílẹ̀, ẹ pè wọ́n lórí àwọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 015302-7736 015302-7736 lẹ́tẹ̀kùn sí fún àlàyé tẹ bá ní láti tún gbọ́ lẹ́yìn èyí tá a wá ṣe láàyè fún yín. Nítorí pé ẹnu oníkan ni àti gbọ́kàn CAF Saint Aurélie, wọ́n ní àwọn wà níkàlẹ̀ fún yín gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá ń fẹ́ ní mímu láti pé kẹ fi wà ní àlàáfíà. Pé eléyìí táwọn gbé kalẹ̀ yín kọ́ o 9992 lóde yìí, ẹ̀kan sí wọn ní Tọ̀gbìn ní kété tẹ bá fi Club de Rua sílẹ̀ ní ọ̀nà Plage náà níbẹ̀, wọ́n wà níkàlẹ̀ fún yín. Kò ní jù báyìí lọ, akíwa pé ẹ kú etíre kò láìpẹ́ láì jìnà a máa pàdé èmi pẹ̀lú Àfá Pastor àti Kwakẹnu Mukhtar lórí ètò tí a máa ń ṣe náà.

0: Allahu la ilaha.
1: Ibere le yo se feran lati wo PSG pelu irawo keta ninu Ligue des Champions kabi ki emo eni ti o gba La Liga laarin Real Madrid ati Barca. Tikan bade ni 2027 to mo din to nira lati yan kabi beko. Nitori na e wo gbogbo e pelu Canal Plus. Awon moye wa nba yin lo pelu ere idaraya ati tupale to jinle. Ki e le ma padanu kankan ninu idije ati awon isele pataki. Canal Plus o ju ere idaraya lo. Lọ́lọ́ ẹ̀yẹ̀rù abọ́ni Canaplus yín kẹlẹ̀ ní ọ̀fà ní ọgbọ̀n ọjọ́ lọ́fẹ̀. Tí ẹ kò bá ti jẹ́ oníbàárà Canaplus Decoder HD wà ní àpò mọ́ ń péré. Láti Formule Access pẹ̀lú gbogbo yòókù ọ̀fẹ́ ló bade. Tí ẹ fi lè ránfà ní ìgbà ẹ lọ sí ibùdó Canaplus tó súnmọ́ ilé yín fún ẹkúnrẹ́rẹ́ àlàyé. Canaplus, ojú eré ìdárayá lọ.

0: kàdéèsí olódùmarè apá ńlá tó sọ ayérò afúnni máṣìrè gun abìṣọrẹ kàndùkàndù ọba wímáyẹhùn ọba lèyí lè ṣe afúnbùkún wàràwà bí ọṣọrọ òjò àti dé sérí ètò yìí gẹgẹ bí a ṣe máa ń dé àti dé àlàyé àti wà níkalẹ̀ onímẹ̀rọ wa ó ti wà lórí ètò òun náà ló ń jẹ́ kí ẹ máa gbóhùn mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ̀ yìí ǹjẹ́ àlàyé ẹ̀ káàbọ̀ sórí ètò yìí o ẹ̀ káàbọ̀ ẹ̀ kúlé èwo lẹ rí múwá fún wa nípa facturation électronique formalisée yìí kí ni ẹ̀ ń pè bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun bàbá, òtò ní yóò mẹ́nu ba òwe ìjẹ́rìí tí ó yẹ kí kánukùn kó gbà tó bá ti ra nǹkan ta pè ní facture electronique normalisée. Lẹ́yìn yẹn nú òwe yẹn jíjá ètò tuntun gan wá jáde díẹ̀ tó kan òwe yẹn jíjá ta pè ní prélèvement de l'AIGBE en ligne de 5%.
0: Báwo nìyẹn ṣe jẹ́?
1: Ẹ ṣeun bàbá. Ṣe àìmọ́mọ̀ yín pé àti ọdún mélòó kan lẹ́yìn nísìn ilé iṣẹ́ owó orí ó mú ètò facture normalisée náà wá. Ètò yẹn ìlọsíwájú ètò yẹn ó hàn ó fi hàn lójú nípasẹ̀ àwọn iṣẹ́ ilé iṣẹ́ ńláńlá pẹ̀lú ilé iṣẹ́ àwọn àbọ̀ọ́dé mẹ́ àwọn ilé iṣẹ́ kéréje yẹn ó tún kù fún wọn àwọn ilé yẹn tún kù tó ń fasẹ̀ sẹ́yìn.
0: Àwọn ilé iṣẹ́ ńláńlá àti àbọ̀ọ́dé
1: àwọn ṣe déédé mìwé àsìkò yìí mi fi kí wọn ránṣẹ́ pé kó mọ̀ sùn wọn kó mọ̀ rẹ̀ wọn bí tó ń ṣe ń ṣe gbà yẹn kó mọ̀ ṣe lọ́bẹ̀ èsì àwọn ilé iṣẹ́ kéékèèké yẹn à ń bẹ àwọn náà ni tó bá ti tajà kọ́ mọ fún facture normalisée yẹn nu facture normalisée náà fúnfún ni owó orí ta pè ní
0: tóèvéà yẹn
1: tó jẹ́ tìjọba yẹn yóò fi kó sínú àpòlá ìjọba.
0: Òun ni 7% tẹ.
1: Ó yàtọ̀ tóèvéà yàtọ̀ ìsínú yẹn ṣíṣe náà owó orí kan wà ta pè ní àsansílẹ̀ èrè náà ni IBE náà àsansílẹ̀ èrè ni IBE. IBE yẹn tẹ́lẹ̀ hóhó ó ti tó bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé yẹn tó bá fẹ́ já ìwé ta pè ní facture normalisée tó bá ti jẹ́ person physique bí àwọn consultant bí àwọn persona consultant individuel yẹn táwọn bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé ta pè ní e-service ta pè ní e-misef yẹn tó bá ti fẹ́ já facture normalisée wọn wọ́n máa ń san àsansílẹ̀ èrè yẹn ta pè ní IBE de 5%.
0: Àsanlẹ̀ nìyẹn jẹ́ ni wọ́n máa ti máa ń san.
1: Àsanlẹ̀ nìyẹn jẹ́ ìsín lẹ́yìn láti ọjọ́ keje oṣù tuntun ta wà yìí ilé iṣẹ́ owó orí wá gbé àgbésílẹ̀ yẹn kalẹ̀ fún gbogbo àwọn tó ti níṣẹ́ ó wá kan kò tún wá jẹ́ àwọn èèyàn lásán pò ni kò tún wá jẹ́ àwọn person physique lásán pò ni kò tún wá jẹ́ àwọn prestataire lásán pò tó bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé yẹn tó mọ̀ san àsansílẹ̀ èrè ni ó wá jẹ́ àwọn entreprise individuel gangan lógun ó wá jẹ́ àwọn société náà pápá lógun kí la pè ní àwọn ilé iṣẹ́ ńlá àwọn ilé iṣẹ́ àbọ̀ọ́dé pẹ̀lú àwọn ilé iṣẹ́ kéréje ó wá jẹ gbogbo àwọn ilé yẹn lógun tó bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé ta pè ní e-misef yẹn tó bá ti fẹ́ já facture normalisée wọn tó ò bá ti jẹ́ ilé iṣẹ́ tí ilé iṣẹ́ owó orí mọ̀ náà la pè ní contribuable de la direction générale des impôts tó ń bá ti jẹ́ ilé iṣẹ́ tí ilé iṣẹ́ owó orí mọ̀ tá ti kà ń kún àwọn ilé iṣẹ́ ti n jabo ohun to n se bi to se ye gba
0: pelu
1: lasiko.
0: Awon ti n jabo deede.
1: Deede. Awon le yen ton ba ti lo ri oro igbalode yen. On san asan sile re yen ta pe ni aibe yen. Leri simple san.
0: E soro ni si e li asan le ni. Asan le yen. Inu pe ko ma pe iye ti won fe san abi ko ju iye ti nigba to ba to akoko e se ko ni le si abi ko din si iye ti o ye pe ki won san
1: be ko to ma ti san le yen eyan di bi te o ko e bi ti mo se n pe gba yen as to ba ya totodun ba pa ton ba si gbogbo ohun to n se nu odun na ere to n je na owo ori to n gboro jabo fun le ise owo ori na eyi iba yen wa yo si ko wa yo ko nu e n wa yo ko nu e asanle lo je asanle
0: impo
1: bi te owuko e se wa gba leri nu oyinbo akan to si impo asisule bedefis asanle ere ni don bi to se je gba na niyen
0: to ba di won fi ku ti o ba le won asan kwaja fun
1: be ni
0: abi be ko
1: ton ba san ju ni eyin yo di credit si be fun won
0: wa yu e tesi waju fun wa die
1: be ni ibeere
0: lona wo ni ona wo la le gbe gba fi se to fi ma to ni akoko ta wa yi àwọn pẹ̀lú kìíní yẹn ni mo ń sọ o facturation normalisée.
1: Àlàyé yẹn mo ti ṣe wá lọ nísìnyí mo ti ní pé àwọn iléeṣẹ́ ńlá àwọn iléeṣẹ́ àbọ̀ọ́dé pẹ̀lú àwọn iléeṣẹ́ kéjèkéjè yẹn gbogbo wọn náà ló ń ṣe mẹ́ọ̀kù fún àwọn iléeṣẹ́ kéjèkéjè nù yẹn nù fàtí normalisé yẹn ṣiṣẹ́ náà ni àsanlẹ̀ èrè náà wá jáde sí ni mo ní àti ọjọ́ keje ọdún tuntun ta wà yìí báyìí iléeṣẹ́ owó orí wá ní pé àsanlẹ̀ èrè náà gbogbo àwọn iléeṣẹ́ tán ti gorí ọ̀rọ̀ gbàdódé ta pè ní imisef yẹn àǹlì yẹn wọ́n san àsanlẹ̀ èrè yẹn tó bá tán bá ti jẹ́ iléeṣẹ́ tí iléeṣẹ́ owó orí mà tó ń jábọ̀ ohun tó ń ṣe bí tó ṣe yẹ gbà tó ń tún san lásìkò wọ́n san àsanlẹ̀ èrè yìí náà ni.
0: Àwọn tó bá ń ṣe déédéé.
1: Déédéé wọ́n san àsanlẹ̀ èrè yìí náà ni. Ohun kó wà tó sì mọ̀ ní pé ẹsẹ̀ téèyàn kan bá ti wà tó ń ti désactivé ìfi ẹ̀ tí ìfi olú ẹ̀ ò bá wà activé ló lọ rí platform wa. Imisef tó bá fẹ́ ṣe fàtúù ló san àsanlẹ̀ èrè yìí ta pé aibe de simple san yẹn ìsìn tí ìfi ẹ bá wà désactivé yẹn kí ló yẹ kó ṣe tí iléeṣẹ́ owó orí tó mẹ́nu ba àwọn déclaration yẹn bíi tí máa ń jábọ̀ nǹkan náà kó ń fi ba lè activé ìfi yẹn fún àwọn ìgbésẹ̀ wo ló yẹ kó ní nínú yẹn mí ni ó yẹ tí kó kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ owó orí tó mẹ́nu ba iléeṣẹ́ ẹ̀ tó bá ti kọ̀wé náà ránṣẹ́ àwa wò ń pé ẹsẹ̀ máa ń jábọ̀ àwọn ohun tí ń ṣe lásìkò bí tó ṣe yẹ gbà ẹsẹ̀ ń sanwó orí náà déédéé ń bo ni iléeṣẹ́ náà wá wà tá bá ti rí di gbogbo àwọn ìyẹn a àtìvé ìfi ẹ fún tí ìfi ẹ bá ti wà àtìvé ìgbà yẹn tó bá lọ rí ọrọ ìgbàlódé yẹn kò ní lídi kó san àsanlẹ̀ èrè yìí ta pè ní aibe de simple san náà mọ kó tó já fàtúù normalisé yẹn fún àwọn ohun tí wọn hàn kan lọwọ ẹ.
0: Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé yẹn dé ni o.
1: Náà mo ní àti ojú keje oṣù kẹsàn-án ta wà yìí báyìí ni iléeṣẹ́ owó orí kò gbé jáde ó ti wà lẹ̀ tẹ́lẹ̀ mẹ́yìn kan àwọn entreprise ó kan àwọn person physique pẹ̀lú àwọn kun bí àwọn consultant bẹ́ẹ̀ bí àwọn prestataire individuel bẹ́ẹ̀ ló kàn tẹ́lẹ̀. Ìsín ọjọ́ keje oṣù kẹsàn-án ta wà yìí báyìí ní ilé iṣẹ́ owó orí wa ni ìgbésẹ̀ yìí ó kan gbogbo àwọn ọmọ ìlú, ó kan gbogbo àwọn tó ń lílé iṣẹ́. Tó bá ti jẹ́ yín pé ìfìwọ̀n ti wà désactivé, wọ́n gbọ́dọ̀ san IBA 100% kó tó já factory normalize wọn tó bá ti lọ yí ọ̀rọ̀ ìpàdé tó tàpé ní IMICEF náà. No, àlàyé tí mo lè ṣe nípasẹ̀ ìyẹn nìyẹn. Ìfìwọ̀n bá wà désactivé, báwo ló ṣe mọ̀ gbà bí tí ìfìwọ̀n bá wà désactivé tó ń bí tí ilé-iṣẹ́ kan bá fẹ́ máa statue ẹ̀ ilé-iṣẹ́ yẹn ó lè súnmọ́ ilé-iṣẹ́ owó orí tó mẹ́nu ba dossier tí ń ṣeré dossier tó bá sì wú náà ni òun náà sì lè lè rí ọ̀rọ̀ gbàlódé tapè ní safis.impo.bg kó lọ fi wo statue ẹ̀. Tó bá wo statue ẹ̀ tó bá rí pé statue tòun lẹ́yìn statue tòun ìfì tòun wà désactivé ó lè ṣe kó má ṣe factory náà náà. Yóò kọ̀wé ránṣẹ́ sí ilé-iṣẹ́ owó orí tó mẹ́nu ba gestion dossier tó bá ti kọ̀wé náà ránṣẹ́ yóò ṣe demande activation di fù. Tó bá ti ṣe demande náà tó gbé situation fiscale ẹ̀ ló gbé ránṣẹ́ ilé-iṣẹ́ owó orí tó mẹ́nu ba gestion dossier àwa wáyé ẹ demande yẹn wò nípasẹ̀ àwọn déclaration tí mọ́ ń ṣe tá bá yẹ wò nípasẹ̀ owó sísan. Tó bá ṣe déclaration náà ẹsẹ̀ tí owó kan bá jáde nù ẹ̀ máa ń san lẹ́yìn yẹn á tún ní eléyìí nísìn irú ìyàn wo ló jẹ́ ó yẹ ká máa kí ní ń ṣe kí ní ń tà níbo ni ilé-iṣẹ́ náà wà tá bá wá ń wa níbo la fẹ́ lọ rí i tán ìyẹn á sún mọ́ ibi tí ń ṣiṣẹ́ tá bá ti mọ gbogbo yẹn ìgbà yẹn a àtìvé ìfì ẹ̀ fún lẹ́yìn yẹn ni ó ti lè lọ rí ọ̀rọ̀ gbàlódé yẹn IMICEF náà kó ṣe fàtú ẹ̀ fà á kó mọ́ tún san àsanlẹ̀ rè tapẹ̀ ní IBA 100% yẹn mọ́.
0: Bí ẹ ṣe jẹ́ ni ẹ tún ní àfikún kan ni.
1: Ọ̀rọ̀ pọ̀ ń lẹ̀ ń bì ọ̀rọ̀ pọ̀ ń lẹ̀ ń bì ẹ̀yin lẹ́ka mọ̀ béèrè lọ́pọ̀.
0: Ọ̀rọ̀ pọ̀ ń lẹ̀ náà. Ọ̀rọ̀pọ̀ ilẹ̀ ọlọ́run ó ṣe kìnnìkan ẹ jẹ́ ká pé.

0: A tẹ̀síwájú
1: nínú ètò àìbètè ẹ̀ ń bá bọ̀ fún wa. Ẹ ní àfikún kan láti ṣe sípa ẹ̀ nípa ẹ̀. Àbí àlàyé kan láti ṣe nípa ẹ̀ àìbè.
0: Ẹ ṣeun, bàbá ẹ̀ kú ìbéèrè. Àìbè àsánlẹ̀ rẹ̀ the simple sàn yẹn. Ohun tó yẹ kí sọ fún àwọn ọmọ ìlú ni pé kó mọ̀ yín pé tán bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé yẹn, tán bá ti lọ já fàtúnọ̀ màlẹ́sẹ̀ wọn, tán bá ti san àìbè simple sàn lérí fàtú yẹn, ó lè ṣeé ṣe tí fàtú yẹn kò ń ṣe náà, fàtú yẹn kò mọ̀ ṣe mọ́. Tí kò tún fẹ́ kò tún fàtú yẹn ṣe náà lápè ní fàtú dàvoà. Tán bá ti fẹ́ ṣe fàtú dàvoà yẹn, ó ń ṣe fàtú dàvoà yẹn fàá ni. Àmọ́ ó yẹ kó mọ̀ yín pé àìbè tó ń san sérí fàtú tó ń wá nu ilé yẹn, ó ń ní òfin fún aláṣẹ yín pé kó tọrọ rambusmá àìbè yẹn. Àwọn ìgbésẹ̀ wo ló yẹ kó gbé kó fi tọrọ rambusmá àìbè yẹn? Tó bá fi tọrọ rambusmá àìbè tí ó ń san lérí fàtú kan tó ń ṣe tó ń nu ilé fàtú náà, tí wọ́n wá ṣe àtúnṣe ẹ̀, wọ́n kàn lọ èrí ọ̀rọ̀ ìgbàlódé wa ta pè ní imisef náà. Ní ó ṣùfù àwọn ètàpù yìí báyìí, fàtú ìdàvọ́ àwọn tó ń ṣe náà, ó ti wà fún wọn lọ́wọ́lọ́wọ́. Ǹsìn wọ́n ṣe fàtú tuntun míì, wọ́n bá ṣe fàtú tuntun míì, wọ́n san àìbè lérí fàtú tuntun tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe náà. Ǹsìn wọ́n wá rekọnẹtẹ ara wọn sérí ọ̀rọ̀ ìgbàlódé wa ta pè ní imisef náà. Tó bá ti rekọnẹtẹ ara wọn sórí ọ̀rọ̀ ìgbàlódé wa ta pè ní imisef náà, wọ́n tẹ bùtọ̀ kan ta pè ní àfiṣe fàtú. Tó bá ti tẹ bùtọ̀ yẹn, fàtú ìdàvọ́ àwọn tó ń ṣe náà yóò ń tẹ tí yóò ṣí tó ń ṣe tẹ́lẹ̀ náà, wọ́n ń tẹ tó ṣí. Tó bá ti tẹ náà, kílíkẹ́ wọ́n wá tẹ bùtọ̀ soumettre demande de remboursement lérí fàtú yẹn. Puisque fàtú yẹn ni ó san àìbè sérí ẹ̀ tí wọ́n wá nu ilé ẹ̀. Donc àìbè yẹn tó ń san náà, wọ́n kìlíkẹ̀ demande de remboursement sérí bouton demande de remboursement. Une fois qu'on ti kìlíkẹ̀ sérí bouton demande de remboursement, ìgbà yẹn wọ́n kọ àwọn renseignement tí nǹkan náà yọ jáde fún wọn, nítorí kí wọ́n fẹ́ ṣe remboursement, wọ́n fẹ́ demande remboursement nítorí kí wọ́n nu ilé fàtú náà. Wọ́n ń ṣe gbogbo àlàyé yẹn. Tó bá ṣe gbogbo àlàyé yẹn, wọ́n wá soumettre. Wọ́n bá ti soumettre, ìgbà yẹn wọ́n ti tọrọ demande remboursement náà nìyẹn. Ṣé wọ́n bá tọrọ remboursement náà, kì í ṣe pé kinní náà yóò jáwó jáde fún wọn tó ń kówó náà lẹ́ẹ̀kan náà. Owó àìbè yẹn tó ń san yẹn, ó di crédit fiscal fún wọn níbẹ̀. Tí wọ́n bá ṣe kinní, wọ́n wá ṣe kinní fún wọn, iléeṣẹ́ owó orí yóò wà fún wọn ní rètù tó fi gba crédit yẹn, àìbè yẹn kalẹ̀ fara wọn. Tó bá yàtọ̀ wọ́n lè wá tún lò.
1: Àìbè 100% yẹn lè sọ̀rọ̀ báyẹn.
0: Bẹ́ẹ̀ ni.
1: Mo fẹ́ sọ fún àwọn tí wọ́n gbọ́ wa pé bá a ṣe ń bá ètò lọ yìí tẹ́ bá ti ń rí nǹkan kan tó jẹ́ pé kò yéyin tó, ẹ máa béèrè lẹ́ẹ̀kan ká, nítorí ọkàn ò pẹ́ jù lára kinní tá à ń ṣe yìí. Ẹ lè tẹ̀ wá láago tẹ́ bá ti ń rí àìṣedédé kan tó bá ti ń lọ lọ́wọ́lọ́wọ́, tẹ́ bá ti pè wá lórí 0121-31-45-32 àbí 0121-60-41-22. Ẹ bá ti pè wá lẹ́ẹ̀kan náà, a ó já yín lóhùn. Kẹ́ ẹ béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ béèrè kí a sì máa tẹ̀síwájú. Ǹjẹ́ ẹ ṣeun ìyáàfin alájà?
0: Olè bàbá.
1: Kí ló túkàn? Nígbà tí àwọn èèyàn wò.
0: Bẹ́ẹ̀ni, tó yẹ kí àwọn tí ń gbọ́ wa kó mọ̀ yín pé tí ìwé ìjẹ́rìí tapè ní fatu normalize kan wọ́n ti san àsanlẹ̀ èrè IB 10% náà lérí ẹ̀. Kò tún yẹ kí ilé iṣẹ́ tó fẹ́ gba fatu normalize yẹn lọ́wọ́ wọn kó tún ní pé òun fẹ́ sanwó fún ẹ tó ò tún yẹ àsanlẹ̀ èrè kan nínú owó wọn. Tọ́ bá ti rí pé lérí fatu normalize tí ilé iṣẹ́ náà ń gbé fún wọn ń kọ lérí ẹ̀ ń pé olúẹ̀san àsanlẹ̀ èrè yìí tapè ní IB 10%. Wọn tún ní san wọn tún ní yọ àsanlẹ̀ èrè kan kalẹ̀ ń pé àwọn fẹ́ lọ jábọ̀ ẹ̀ fún ilé iṣẹ́ owó orí.
1: A jẹ́ pé wọ́n ti ṣe déédéé
0: ni. Ẹ̀mí kan náà ni wọ́n máa ń ṣe ọ̀hún yìí ṣe ní pàtí olúẹ̀ ti san lérí ọ̀rọ̀ ìgbàlódé yẹn. Àwọn náà wọn tún lè yọ ọ́ kún ní pé àwọn yọ owó kan kalẹ̀ tó bá yá tán lọ jà fún ilé iṣẹ́ owó orí.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun.
0: Ó tún yẹ kí n tún ṣàlàyé fún ẹ pé àsanlẹ̀ èrè yìí tapè ní IB 10% yẹn. Nǹkan ló jẹ́ tí ilé iṣẹ́ kan ó lè mọ san lọ gẹ́gẹ́ bí olú ẹ̀ ń ṣe ń jábọ̀ ohun tí ó ṣe ń ṣe ń san owó orí ẹ̀ lásìkò náà ni kò fi ní ní náà ni ó fi lo iye ọ̀rọ̀ ìgbàlódé wa tapè ní imisef yẹn tó fi jábọ̀ fatu normalize kó fi jẹ́ ń pé ń san àsanlẹ̀ èrè yẹn. Ó ti lè ṣeéṣe nísìn kí kó lo orí platform wa tapè ní safis.mpo.bg yẹn kó rí pé statu ifi tòun wà desactive ló kọ̀wé bí tí mo ṣe sọ gbà nísìn wá lọ ó kọ̀wé ni ilé iṣẹ́ owó orí tí mẹ́nu ba àwọn òwe ẹ̀ wọ́n yẹ̀ ẹ́ wò tí àwọn declaration tí kò ṣe ń sọ fún ó ṣe ibi tó yẹ kó sanwó ó sanwó lálọ́mọ ibi tó wà láṣẹ gbogbo yìí láwa tivé ìfìyẹn fún pàtà tivé ìfìyẹn fún ó wá lọ rí ọ̀rọ̀ ìgbàlódé imisef yẹn yóò ṣe fatu normalize ẹ̀ kò tún wá san IB 10% yẹn mọ́. Ó lè ṣeéṣe tí oṣù míì kó tó dé kó tún ìfìyẹn gan náà kó tún wà desactive píṣẹ́ pàtí active ìfìyẹn náà fún náà tó bá jẹ́ pé ohun tó yẹ kó ṣe tí kò bá ṣe ìfìyẹn gan atúntún lè desactive ìfìyẹn ó dìgbà tí ó tún wá tún gbogbo ẹ̀ ṣe bí tó ṣe yọgbà ká tó active ìfìyẹn fún un. Bí tó ṣe jẹ́ gbà náà nìyẹn.
1: Ìyẹn bó ṣe jẹ́ gan-an náà ni.
0: Ó yẹ kí àwọn ọmọ ìlú kó mọ̀ yín pé ohun tí ọ̀gá iléeṣẹ́ owó orí nípasẹ̀ ìwé tófin yọ jáde tó jẹ́ ń pé wọ́n wá mú ìgbésẹ̀ gan-an jáde láti ọjọ́ keje oṣù kẹsàn-án táwa yìí ba ìyẹn kì í ṣe owó orí tuntun tí òfin tún gbédè o owó orí kan ni ló ti wà lẹ̀ tẹ́lẹ̀ tó bá sì sanlẹ̀ o sanlẹ̀ de bí tí orúkọ ẹ ṣe ń sọgbà bí tí mo ṣe ń pè é gbà account sí empo
1: assis sí fúnfàní olú ẹ̀ náà ni
0: o san kalẹ̀ ni tó bá yá tán yóò wá di ó di kù láti ohun tó yẹ kó jábọ̀ fún iléeṣẹ́ owó orí.
1: Ẹni ṣó lẹ̀ bóyá ẹ tún ní àfikún kan láti ṣe. Ẹ lè tẹ̀síwájú fún wa.
0: Nú gbogbo ẹ̀ ó sì yẹ kí àwọn tí ń gbọ́ wa kó mọ̀ yín pé àwọn iléeṣẹ́ kan wà tí àwọn ilé yẹn òfin fún wọn láṣẹ kó mọ̀ fi san àsanlẹ̀ èrè yẹn. Àwọn ilé yẹn ń wà lérí list iléeṣẹ́ owó orí tapè ní list blanche du répertoire de la direction générale des impôts. Lérí list
1: yẹn àsanlẹ̀ yẹn ò jẹ́ àwọn lógún.
0: Àsanlẹ̀ yìí báyìí kò jẹ́ wọn lógún. Àwọn ilé yẹn òfin ló fún wa ní àṣẹ yẹn kó má fi san àìbè yìí, kó má fi san àìbè 100% en ligne.
1: Ṣé àwọn tó kúrò ní yòówù sí o?
0: Kì í ṣe bẹ́ẹ̀, lérí ìgbésẹ̀ kan ni òfin wò tó fi fún wa ní àwọn ọ̀rọ̀ yẹn tí àwọn ò ní fi san àsanlẹ̀ rẹ̀ yìí tapè ní àìbè 100% yẹn. Àwọn iléeṣẹ́ ó tilè jẹ́ àwọn èèyàn báyìí, èèyàn person physique kan bó tilè jẹ́ iléeṣẹ́. Ìsìn tí iléeṣẹ́ kan bá ti fẹ́ béèrè ó fẹ́ tọ̀rọ̀ òun náà fẹ́ kara ẹ̀ kún lease yẹn, báwo ló ṣe ṣe gbà fi kara ẹ̀ kún lease yẹn? Tó bá fẹ́ kara ẹ̀ kún lease yẹn, yóò kọ̀wé ránṣẹ́ sí ọ̀gá ire.
1: Ọ̀gá àbò ni.
0: Yóò kọ̀wé ránṣẹ́ sí ọ̀gá iléeṣẹ́ owó orí nípasẹ̀ ọ̀rọ̀ ìgbàlódé tapè ní safis.mpo.bg. Tó bá ti kọ̀wé ránṣẹ́, òun náà ń béèrè dèrògàsùn nìyẹn, kó yí òun náà kò nù àwọn iléeṣẹ́ àlọ́ àwọn èèyàn tó máa san àsanlẹ̀ èrè yìí 100% yẹn kalẹ̀.
1: Ìsìn
0: tó bá ti kọ̀wé náà ránṣẹ́, eré ọ̀rọ̀ ìgbàlódé náà ni wọ́n á fún ní ajẹ́ ni o, òfin yóò fún ní ajẹ́ o, decision náà yóò jáde, ẹsẹ̀ sásùrẹ́ agbà ni o, eré ọ̀rọ̀ ìgbàlódé náà safis.mpo.bg náà ni yóò rí gbogbo yẹn kà.
1: Ó wá ń túmọ̀ sí nǹkan tẹ́ ń sọ yẹn. Ó wá ń túmọ̀ sí pé àwọn kan láǹfààní láti jẹ́ pé wọ́n máa san, àwọn kan ò láǹfààní láti máa san kọ́ ni.
0: Bẹ́ẹ̀ kọ́. A ní kó tó jẹ́ ń pé iléeṣẹ́ kan san àsanlẹ̀ rẹ̀ yìí tapè ní àìbè 100% yẹn, tó lú ẹ̀ kò bá jábọ̀ ohun tí ń ṣe déédéé bí tó ṣe yẹ gbà, tí kò bá sanwó orí ẹ̀ déédéé náà ni tó bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé tapè ní EBSEF yẹn, kó tó já òwe ìjẹ́rìí tapè ní fàtí nọ̀màlìzé yẹn, yóò san àsanlẹ̀ rẹ̀ àìbè 100% yẹn kó tó já fàtí nọ̀màlìzé yẹn. Tó náà bá sì lọ rí ẹ̀ lórí pé statue ìfit òun wà désactivé, ó lè ṣe kó má ṣe fàtí náà, kó lọ régularisé situation ẹ̀ ná, tí ìfit ẹ̀ kó wà activé ná, kó tó wá ní pé ó fẹ́ já fàtú lórí ọ̀rọ̀ ìgbàlódé ìgbà yẹn, yóò ṣe fàtú ẹ̀ fà ni, ó yé nísì. Mẹ́ tó bá ti di pé ìfin náà wà désactivé ló ṣe fàtú náà, yóò san àìbè 100% yìí dandan, ló san àìbè 100% yìí lérí ẹ̀ náà ni. Ìsí bí tí mo ṣe sọ nísì tẹ á ní pé bó wá jẹ́ bẹ́ẹ̀ àwọn ẹlòmíì yóò san, àwọn ẹlòmíì ò ní san. Bẹ́ẹ̀ kọ́ lísì kan wà táwọn ẹlòmíì wà tó fi fún wa láṣẹ, tí àwọn ilé yẹn wọn ò ní san àsanlẹ̀ èrè tapè ní àìbè 100% yẹn. Ẹ̀yin bí èmi bí iléeṣẹ́ nísìn ó ti lè wu àwa náà nísìn ká ní pàtí ètò yẹn wà bẹ́ẹ̀, ó wù àwa náà ká lọ gbé kó sínú lease blanche yẹn, tó bá ti gọ ìgbàlódé yẹn a ní máa san àsanlẹ̀ èrè tapè ní àìbè 100% yẹn, táwa náà á di bẹnẹfìsì àwọn tí tó ń wà eligible tó ní fi san àìbè 100% tó bá ti lọ orí ọ̀rọ̀ ìgbàlódé yẹn. Ìsìn ìtò ohun tó yẹ kó ṣe, ohun tó lú ẹ̀ yẹ kó ṣe náà lóhun tí iléeṣẹ́ náà yẹ kó ṣe náà ni, tó bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé wa tapè ní safis.mpo.bg ìpàṣẹ ibẹ̀ náà ló ṣe demande de dérogation àsanlẹ̀ rẹ̀ àìbè 100% náà, tó gbé ránṣẹ́, tó bá ti gbé ránṣẹ́ tába ti analyse ẹ̀ tába ti yẹ̀ ẹ́ wò a ti lè jẹ́ fún wa ni nípasẹ̀ ohun tó gbé ránṣẹ́ yẹn a fún ẹ láṣẹ, tí ìwọ bá ti lọ rí platform wa EBSEF yẹn, tó bá ti fẹ́ já fàtú, wá ti fẹ́ já ìwé ìjẹ́rìí tapè ní fàtú normalize yẹn, ò ní san àsanlẹ̀ rẹ̀ àìbè 100% náà lérí ẹ̀ mọ́. Lẹ́yìn yẹn a tún lè wá tùgbà lọ́wọ́ ẹ̀, báwo ni yóò ṣe jẹ́ gbà? Ẹ ṣe tó olú ẹ̀ nísìn kò ní àṣẹ lati mo san IB 5% anrin ni wa lo wa fo wa se false inscription lo se fraud e npe ohun na wa nu awon nti o ye kon san IB 5% anrin ibawi to wa di e po yo san bawi ti ofin o tun le mu de ile ejo ta jo fa po lohun on tun do tun le ni awon poursuit penal die to ko ma je ko na ko de be
1: e seun.

0: yaafi ẹ sọrọ lẹẹkan ẹ sọrọ pé kínídé tí ilé owó orí fi sọ ètò àsánlẹ̀ di ti gbogbo ènìyàn.
1: Ẹ ṣeun bàbá, ẹ ṣeun, ẹ kú ìbéèrè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wá lọ́gbà, ó di ọdún láti 2024 ni ilé iṣẹ́ owó orí ó ní
0: láti nǹkan bí ọdún kejì sẹ́yìn.
1: Ọdún kejì sẹ́yìn ó ní tí àwọn ọmọ ìlú náà lápè ní person physique tó bá ti lọ rí ọ̀rọ̀ gbà lóde, tó bá ti fẹ́ já ìwé ìjẹ́rìí tapè ní person physique, wọ́n ti jẹ́ consultant àló prestataire individuel, àwọn léyìn dandan wọ́n san àsanlẹ̀ èrè yìí tapè ní IBA 100%. Ìsín ọdún kejì sẹ́yìn ló ti wà bẹ́ẹ̀, wọ́n sì wá wò ó, wá rí pé kí gbogbo àwọn ọmọ ìlú kán bá lè jáwọ́ sínú ìtò ìlú yìí,
0: wọ́n
1: bá lè lọ́wọ́ sínú tí gbogbo èèyàn ó ń dáwọ́ sínú èyí
0: báyìí,
1: kó bá lè kárí gbogbo èèyàn náà. Ó yẹ kí ó ti àwọn person physique, àwọn entreprise individuel, àwọn iléeṣẹ́ ńlá ni o, àwọn iléeṣẹ́ kéréje-kéréje ni o, àwọn iléeṣẹ́ àbọ̀ọ́dé ni o, tó bá ti jẹ́ pé o jẹ́ èèyàn tí iléeṣẹ́ owó orí mọ̀, tó bá ti lọ rí ọ̀rọ̀ gbà lóde, tó fẹ́ já fàtínú ọ̀màlìzé yìí, ó san IBA 100% náà ni, kí gbogbo àwọn ọmọ ìlú kán bá lè fi sanwó owó lọ́wọ́ nú owó ìtò ìlú ṣíṣe. Lẹ́yìn yẹn kò ní jẹ́ pé iléeṣẹ́ kan sanwó tí iléeṣẹ́ kan ò sanwó, ó sì tún yẹ tí èyàn náà yóò tún jẹ́ tí àwọn iléeṣẹ́ náà wọ́n fi tètè régularize situation wọn, conformité wọn. Èyàn náà pàápàá yóò tún àṣírí èkìtè bí tí mo ṣe sọ gbà yẹn, gbogbo àwọn iléeṣẹ́ wọ́n mọ̀ pé òun san, mò ń san, kò tí wọ́n á jẹ́ pé èèyàn kan san, èèyàn kan ò san mọ́. Gbogbo àwọn ọmọ ìlú náà wọ́n ń dáwó ìlú, owó ìlú la fi ń ṣiṣẹ́ ìlú, níbi tó ṣe jẹ́gbà náà nìyẹn.
0: Mo pé gbogbo wa la ti gbọ́ àlàyé tí wọ́n ṣe fún wa lórí ètò yìí. Mo sì tún sọ pé tí nǹkan kan ò bá yé èèyàn kan tó, kó béèrè o, ẹ béèrè. Ẹni tó béèrè ọ̀rọ̀ kì í sì sọ o, ẹ béèrè ohun tí ò yé yín tó, kí ẹ má bàa wọnú.

Mo tún kù ń sọ fún yín pé tẹ́ ẹ bá ní nǹkan kan béèrè, ẹ pè wá kẹ́ ẹ béèrè. Tó bá sì ti yé yín náà ni mo máa ń sọ bí tẹ̀gbẹ̀tẹ̀gbẹ̀ náà ni mo máa ń sábà sọ bí pé ìgbà tí ó yé yín, tó ti yé yín, tẹ́ ẹ ti mọ ètò náà, tẹ́ ó ti yé wa, ni ò ń jẹ́ kí á béèrè nǹkan kan. Bẹ́ẹ̀ la máa kà á sí o, nítorí ilé iṣẹ́ owó orí ó ń ṣe iṣẹ́ ẹ̀ déédéé, kò kùnà láti máa wá sórí ètò láti mú iṣẹ́ rọrùn fún gbogbo àwọn ọmọ ìlú ni wọ́n ṣe ń wá sórí ètò yìí. Ó ṣe é ṣe pé tẹ́ ẹ bá ní ìbéèrè kan ṣe, kẹ́ ẹ béèrè. Tẹ́ ẹ bá ti ṣe ìbéèrè kan, a jẹ́ pé ó ti yé yín ló jẹ́ yẹn. Òun ló ń jẹ́ kí máa sọ bẹ́ẹ̀ ní gbogbo.

agba wọn láàyè láti lè ṣàlàyé, nítorí ọ̀rọ̀ tí wọ́n ń sọ tẹ́ ẹ̀ ń gbọ́ yẹn, orin tí ẹ̀ ń gbọ́ yẹn, àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ni o, tó jẹ́ pé gbogbo bí nǹkan ṣe ń lọ gbà ni orin yẹn ń sọ̀rọ̀ nípa ẹ̀, nípa ti elétò owó orí yìí. Gbogbo bó ṣe ń lọ gbà, gbogbo ẹ̀ ló mẹ́nuba lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ fetí sí o, ẹ gbọ́ lágbọ́yé. Ẹ ṣeun.

0: ẹ bá wa ṣe àkójọ àwọn nǹkan tá a bá títí wá débi yìí.
1: Ẹ ṣeun bàbá. Àwọn èèyàn mi ẹ sì kú etí.
0: Etí Lékòó.
1: Lékòó. Òde òní ó mẹ́nu ba àsánlẹ̀ rè tí àwọn ọmọ ìlú ń gbọdọ̀ san tán bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé wa tàpé ní UNICEF wọ́n tó déyí wọ́n tó já fàtú normalize wọn. Ṣe àìmọ́mọ̀ yín pé fàtú normalize ọdún pípọ̀ lẹ́yìn nísìnyí tí ilé òfin nípasẹ̀ iléeṣẹ́ owó erí ó yọ ètò yẹn jáde tí ó jẹ àwọn ọmọ
0: ìlú
1: lógún pẹ̀lú àwọn iléeṣẹ́ lógún. Mífi àsìkò yìí fi kí gbogbo àwọn ọmọ ìlú tó ti ní iléeṣẹ́ ńlá pẹ̀lú àwọn iléeṣẹ́
0: àbọ̀ọ́dé
1: àwọn iléeṣẹ́ kéréje náà àwọn èèyàn wà nù ìtàwọn ohun tó kù tó ń fasẹ̀ sẹ́yìn mẹ́ à ń bẹ̀ wọ́n nìkan àwọn náà tó bá ti tajà kó máa já òwe ìjẹ́rìí tàpé ní fàtú normalize. Àwọn ọmọ ìlú tó bá sì lọ rajà náà papà kó máa tọrọ fàtú normalize wọn.
0: Ìyẹn ni àwọn ìyá lọ́jà bàbá lọ́jà.
1: Àwọn bàbá lọ́jà gbogbo wọn ni ọ̀rọ̀ yìí jẹ
0: lógún.
1: Bí ṣe tó bá ń ti já fàtú normalize yẹn yóò jẹ́ kí àwọn owó tí ọmọ ìlú san tó jẹ́ owó ìjọba ó jẹ́ owó erí bí gẹ́gẹ́ bí ètò ní sọ owó erí yẹn yóò máa kó sínú àpòlá ìjọba. Lẹ́yìn yẹn nínú fàtú normalize yẹn ni a wá rí pé àwọn iléeṣẹ́ kan wà tẹ́lẹ̀ lẹ́yìn ọdún kejì sẹ́yìn ni àní táwọn bá ti lè rí ọ̀rọ̀ ìgbàlódé tó bá ti fẹ́ já fàtú normalize wọn ó yẹ kó máa san àsánlẹ̀ èrè yìí IBC% yẹn ìgbà yẹn ó jẹ àwọn pẹ̀sọ́ọ̀nì fìsíkì yẹn ó yẹ àwọn kọ̀nsultàn pẹ̀lú àwọn pẹ̀sàtẹ́ individual. Nínú oṣù táwa yìí ọjọ́ kejì ẹ̀ ni iléeṣẹ́ owó orí wa náwó sí gbogbo àwọn iléeṣẹ́ tó kù á rí àwọn entreprise individual àwọn iléeṣẹ́ ńlá àwọn iléeṣẹ́ àbọ̀ọ́dé pẹ̀lú àwọn iléeṣẹ́ kéréje tó bá ti jẹ́ pé ìfì wọn wà désactivé ló ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé yìí tó bá fẹ́ yọ ìwé ìjẹ́rìí tàpé ní fàtú normalize yìí jáde dandan ń san àsánlẹ̀ èrè 100% náà kalẹ̀ náà ni. Nínú àsánlẹ̀ èrè 100% sísan kalẹ̀ tí ìfihàn bá ti wà désactivé náà ni wọ́n gbọ́dọ̀ san ọjọ́ kẹsàn-án oṣù táwa yìí báyìí ni wọ́n sọ di ti gbogbo àwọn iléeṣẹ́ ńlá ni
0: kéréje
1: ni gbogbo wọn wọ́n gbọ́dọ̀ san tí ìfihàn bá ti wà désactivé. Lẹ́yìn yẹn ó yẹ kó mọ̀ tó bá ti lọ rí ọ̀rọ̀ ìgbàlódé tó bá fẹ́ san tó bá fẹ́ yọ fàtú normalize wọn jáde tó bá ti rí pé statu wọn ó wà fàtú ìfì wọn wà désactivé tó bá wù wọn ló ṣe fàtú normalize náà tó o bá sì wọn pàṣẹ wọn ti wà tí statu wọn ti wà ìfì wọn ti wà désactivé dandan ń san IBC% sí fàtú yẹn náà ni. Tó wọn bá ti fẹ́ ṣe san IBC% ń kọ̀wé ránṣẹ́ sí iléeṣẹ́ tó mẹ́nu ba tòsí wọn kán ba lè tọ àtìvásíọ̀n ìfẹ́.

0: fàtú ìwé ìjẹ́ yìí ta pè ní fàtú normalize kan èèyàn alájẹ́ ò èèyàn mọ́ ṣìkànṣe yìí náà láì má mọ̀ èèyàn mọ́ ṣìkànṣe ní wàá dúró wá dín pé ó ń ṣe fàtú náà ṣe gẹ́gẹ́ bí ó ti san aib simple san ṣe rí fàtú yẹn wọ́n wá ṣe fàtú yẹn ṣe gbogbo yẹn lè fi ń wò ló ní fàtú tẹ ṣiṣẹ́ tẹ ti san aib ṣe rí ẹ̀ ẹ lè túnṣe nínú àtúnṣe náà àkọ́kọ́ tẹ ṣe náà ẹ hànú ilé ẹ̀ ẹ ṣe fàtú dàbọ̀à fún yẹn tẹ fi hànú ilé ẹ̀ lẹ́wàá tún fàtú míì ṣe lẹ́sàn aib yín simple san sẹ́rí ẹ̀ aib àkọ́kọ́ tẹ san sẹ́rí fàtú yín tẹ á ní kò dá mọ́ yẹn tẹ ṣe fàtú dàbọ̀à yẹn ó fún wọn láṣẹ tó ń fi tọrọ rambusmọ́ aib yẹn ó kàn jẹ́ yín pé kò tún lè di owó báyìí tó ń gbà sọ́wọ́ mẹ́yọ̀ di crédit fiscal fún wọn tó wà ń bẹ̀ fún wọn gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ẹ̀ wá lọ bí ti ìgbésẹ̀ tó yẹ kó ń gbé eré imisef náà ni ó ń ṣe demande remboursement wọn tó ń sì rí aib wọn gbà lẹ́yìn ẹ ṣe tí ilé iṣẹ́ kan bá wà tí ó ń désactiver ìfi ẹ̀ tí ń san aib simple san ló wá súnmọ́ ilé iṣẹ́ owó orí tá a activer ìfi yẹn tí ó wá di ẹni tí ń ṣe fàtú tí kò san aib mọ́ ẹ ṣe ilé iṣẹ́ yẹn èèyàn á tún lè désactiver ẹ̀ èèyàn ó désactiver ẹ̀ tí kò bá ti ṣe ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ó yẹ kó jábọ̀ owó orí ẹ̀ kó san owó orí ẹ̀ déédé yẹn á tún désactiver ìfi yẹn tó ti di ẹni tí yóò san aib simple san kó tó dá fàtú normalize ó tún yẹ kó mọ̀ yín pé aib simple san tá à ń sọ yìí kì í ṣe owó orí tuntun lòfin tún mú dé o kì í sì ṣe owó orí tuntun iléeṣẹ́ owó orí yọ jáde o owó orí kan ni tó ti wà ńlẹ̀ a kàn ṣe generalize sí gbogbo àwọn iléeṣẹ́ ni sí àwọn iléeṣẹ́ míì wà táwọn lè yẹn ó láṣẹ láti mọ́ san aib simple san yìí tó bá ń já fàtú wọn àwọn lè yẹn náà ó wà lórí lis blanche iléeṣẹ́ owó erí gẹ́gẹ́ bí ẹ̀yin ẹ wà gbà yẹn pẹ̀lú gẹ́gẹ́ bí iléeṣẹ́ yìí wà gbà yẹn ẹ̀yin náà ẹ ti lè tọ́ tí ẹ bá ti ń jábọ̀ ohun tó yẹ kẹ́ ṣe owó orí yín lásìkò lẹ́ ń san owó orí yín lásìkò gẹ́gẹ́ bí tó ṣe yẹ gbà ẹ ti lè súnmọ́ iléeṣẹ́ owó orí gba ìgbàlódé kẹ́ tọrọ ní pé ẹ̀yin náà ẹ fẹ́ wà nínú àwọn èèyàn tó wà lórí lis blanston ní san aib simple san tó bá ti yẹ gbogbo ẹ̀ wò wọ́n ti lè fún yín ní ìtúgba eré ìgbàlódé náà ọ̀tọ̀ ní ohun tá a mú wá nìyẹn o ohun tá a mú wá nìyẹn àsánlẹ̀ rẹ̀ simple san ó sì jẹ́ gbogbo àwọn ọmọ ìlú lógún tó bá ti wà àjù ìfihàn ti wà désactiver lérí safis
1: wọ́n
0: san àsánlẹ̀ èrè yìí náà ni mo gbé orúkọ ọ̀gá iléeṣẹ́ owó orí mo kíkí gbogbo àwọn ọmọ ìlú ránṣẹ́ èmi ni ọmọ yín àbówò yín rísíkàt bélò tí ń ṣiṣẹ́ níléeṣẹ́ owó orí tìlú wa benin ọlọ́run ó ṣe ìpàdé wa yóò dayọ̀.
1: ǹjẹ́ a máa fi àkókò yìí dágbére fún gbogbo wa pé ìpàdé wa tún di
0: ìgbà míì.
1: Ìgbà míì.